Olusegun Odegbami International College and Sport Academy. Ètò ìforúkọsílẹ̀ ń lọ lọ́wọ́ o. Láìpẹ́ láì jìnà àwọn akẹ́kọ̀ọ́ yóò máa gborí wọlé. Ìṣèwọ náà ti forúkọ sílẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ tó dántọ́, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ ló wà ńbẹ̀. Àwọn new courses gan wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀. Ní ilé ẹ̀kọ́ Ṣẹ́gun Ọdẹ́gbàmí International College and Sport Academy tó wà ní ìlú Wàsímì. Ẹ̀yin náà gbìyànjú kẹ débẹ̀. Kẹ wá rí wípé lótìítọ́ ó kún síbẹ̀, ó kún fọ́nfọ́n, ó kún fọ́nfọ́n. Bẹ́ẹ̀ ẹ má gbàgbé wípé àwọn nǹkan kan yóò máa láǹfààní láti máa ti àwọn apá ibẹ̀ yẹn wá. Ẹ má sọ̀rọ̀ nípa Ṣẹ́gun Ọdẹ́gbàmí International College and Sport Academy. Ìwọ ní èèyàn kan tó lẹ́bùn eré ìdárayá, ò fẹ́ jẹ́ kí wọ́n fi ìmọ̀ ẹ̀kọ́, ò fẹ́ jẹ́ kí wọ́n fi kún eré ìdárayá yẹn kí wọ́n lè débi tí wọ́n lọ kí ìrìn àjò yẹn lè yá ní kíákíá. Gbìyànjú ó dẹ̀ introduce Ṣẹ́gun Ọdẹ́gbàmí International College and Sport Academy. Jẹ́ kí wọ́n mọ̀ nípa ẹ̀. Ilé ẹ̀kọ́ tí wọ́n oríire fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀.

báwo ló ṣe máa jẹ́ lọ́la láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti Chelsea. Lamine Yamal òun náà ti gba ipò tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. José Mourinho lẹ́yìn tó jẹ́yà fún ìgbà kọ́kọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ó sọ̀rọ̀ o, kí ló sọ? Kí ló ń ṣẹlẹ̀ lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò? Serena Williams àti ẹnì kejì rẹ̀ ọmọ ìyá kan náà ni wọ́n. Bí wọ́n ṣe padà síbi ìdíje US Open ìyá ni wọ́n bá dé o. Lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò, ǹjẹ́ jẹ́ mọ̀ pé èèyàn kan ń rawọ́ ẹ̀bẹ̀ ń pẹ́ jọ ìjà láàrin Tyson Fury àti Anthony Joshua? Ẹ bá wa gbé wá sí

et Wembley à Benyini. Agbábọ́ọ̀lù kan ti sọ di mímọ̀ wípé èmi ló yẹ kí wọ́n gbé àmì ẹ̀yẹ Ballon d'Or fún. Ó yẹ lẹ́ni tí ó lè gbà á. Nítorí mo ṣe dáadáa pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù mi. Mo dẹ̀ ṣe dáadáa pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè mi. Ta ni agbábọ́ọ̀lù yìí?

gbogbo àwọn ìròyìn yìí tí mo ti mú wá lóní belenja tí mo ti mú kókó rẹ̀ wá fún yín ni màá wọnú ẹ̀ lọ lóní sànsàn jẹ́ kí n wọnú agbami ètò ọtẹ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi ti yín tòótọ́ samuel owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi àwọn kan pè mí ní fẹ́lẹ́fẹ́lẹ́ láyé mo dáhùn àwọn kan pè mí ní fẹ́lẹ́ láyé mo dáhùn àwọn kan wò mí ṣùṣùn wọ́n pè mí ní fẹ́lẹ́ mo ní èyí tẹ́nu yí bábà ń bẹ́ẹ̀ pè mí máa da yín lóhùn torí pé ó mí ọkọ ẹ̀kọ́ náà ní ṣe èmi èrò pẹ̀ lásán tó ṣe lẹ́nìyàn tó fi ọ̀rọ̀ sí lẹ́nu I do not take it for granted. Elédùmarè. Alhamdulillah Rabbi Alamin. Ogo ni fọ́lọ́run lókè ọ̀run fún àǹfààní tí mo tún rí gbà. We inform, we educate, we entertain. Mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi lálẹ́ òní o. Lórí ètò tá a pè ní lórí pápá Plus LPP. Ìkànnì Eagle 7 Sport Radio 103.7 FM. Tàbí díkalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ògùn.

Àbá la mẹ́ta aládé ẹrú ètò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ ètò yìí. Ní Eagle 7 Sport Radio 103.7 FM, LPP Lẹ́tọ̀ lórí Pápá Plus, òun ni a pé ètò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ wa. Àbálá mẹ́ta aládé ẹrú ètò yìí. Àbálá àkọ́kọ́ la pè ní akọni lórí pápá. Ta ni akọni mi lórí pápá lálẹ́ òní? Sọmọ dúdú ni, sọmọ pupa ni? Ìlódé gan-an ta ṣe yàn láàyò gẹ́gẹ́ bí akọni wa lórí pápá. À ṣe àgbékalẹ̀ abala yìí. Láti máa sọ àwọn nǹkan tó ní ìtumọ̀ nípa àwọn akọni lágbo eré ìdárayá. Báwo ni wọ́n ṣe ń ṣe sí? Kí làwọn ipa rere tí wọ́n ti fi lélẹ̀? Ẹ má gbàgbé pé ẹni bíi Messi àtàwa máa sọ. A máa sọ wípé akọni ni nítorí ó ti ṣe ohun mèremère lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Gíwá ìkànnì yìí, olóyè Chief Ṣẹ́gun Ọdẹ́gbàmí àwọn náà ti ṣe ohun mèremère lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Wọ́n dẹ̀ ṣì ń ṣe lọ. Akọni la lè pín àwọn náà. Cristiano Ronaldo, àwọn agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà nínú yín Adípèlé? Àwọn agbábọ́ọ̀lù tí wọ́n jẹ́ akọni bẹ́ẹ̀ kì í ṣe àwọn agbábọ́ọ̀lù nìkan, àwọn agbo abẹ̀ṣẹ́kù bí òjò, àwọn eléré sísá, àwọn tí wọ́n fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀, tí wọ́n bá ti ní ipa rere lágbo eré ìdárayá tí wọ́n yàn láàyò. A lè pè wọ́n lákọni bẹ́ẹ̀ ni, nítorí wọ́n jẹ́ ohun ìwúrí, wọ́n jẹ́ source of inspiration fún àwọn èèyàn kan látàrí bí wọ́n ṣe wù wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Ta ni akọni mi lálẹ́ òní? Màá láǹfààní láti mú wá sí etí ìmọ̀yín. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lábala àkọ́kọ́ lórí ètò lórí Pápá Plus. Ìkànnì Eagle 7 Sport Radio 103.7 FM. Àbálá ẹlẹ́ẹ̀kejì la pè ní lórí pápá gangan. Níbi tá a ti máa gbé yín débẹ̀ nọ́mánọ́mà. Níbi tá a ti máa jẹ́ kẹ mọ bó ṣe ń lọ lágbo àwọn eléré ìdárayá. Kí ló ṣẹlẹ̀ sí àwọn agbábọ́ọ̀lù tí ń fi ọwọ́ sọ bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà di Tigress? Ṣé wọ́n jáwé olúborí àbí wọ́n tún fìdí rẹmi? Tá a bá wọnú agbámi ètò, màá máa yànnàná ẹ̀ fún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ọ̀rọ̀ olólùfẹ́ yìí wọn tí fìdí rẹ̀ múlẹ̀. Cardi B àti Maduka Okoye, ìṣẹ̀rántí Maduka Okoye aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni. Òun àti ọmọ olórin kan Cardi B ni wọ́n ń pè é. Wọ́n ti rin àwọn méjèèjì papọ̀, ó tún dìgbà kẹta tí wọ́n rin wọn papọ̀ báyìí. Kí ló ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Kó má lọ jẹ́ ohun tẹ́ ń rò yẹn o. Àgbẹ̀yìn débẹ̀ lónìí ni kò ní di ọ̀la. Bákan náà, Luka Modric ó ti sọ́ di mọ̀ pé èmi ò ti ṣe tán o láti fi àdàgbà ètò ọ̀rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Pẹ̀lú bó ṣe pé ẹni ọdún 41 ó ní ohun ò ti ṣe tán láti fi inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀. Báwo ló ṣe fẹ́ jẹ́ gangan? Ìjọ wo ló sọ pé òun fẹ́ fi agbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sílẹ̀? Màá yànnàná ẹ̀ délẹ̀ fún yín lónìí. Hansi Flick ó ń ṣeye méjì o nípa Lamine Yamal. Ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n fẹ́ gbá lọ́la kojú ikọ̀ agbábọ́ọ̀lù Valencia, báwo ni ẹ ṣe máa lọ sí? À máa láǹfààní láti máa mú wá sí etí ìbọn yín. Bákan náà, ẹ wá gbọ́ o, wọ́n ti sọ di mímọ̀ fún àwọn Chelsea tí pé ẹ má bẹ̀rù, ẹ má fòyà, ẹ lè ṣe é, ẹ lè nà wọ́n lọ́la. Ẹ ṣáà ti ṣe kí ni wọ́n sọ pé kí wọ́n ṣe? John Terry òun ló ń sọ eléyìí ránṣẹ́ sí àwọn agbábọ́ọ̀lù sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Chelsea. Bákan náà, kí ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Paul Onuachu, wọ́n ti sọ di mọ̀ pé kò níbi tí ń rẹ o, ó sì wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Transosport. Ká ló sọ bẹ́ẹ̀? Balẹ̀ nìyí ṣe jẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù tó fi eléyìí léde. Gbogbo ẹ̀ la máa yànnàná, lẹ́ni ni kò ní dọ̀la. Bákan náà, abala tó kẹ́yìn la pè ní abala ṣíọ̀lógo. Níbi tí ẹ ti máa láǹfààní láti máa pè wọlé, abala ṣíọ̀lógo, níbi tí àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kan-ò-jọ̀kan, níbi tí wọ́n ti máa ṣó lógo wọn. Bó ṣe máa rírì yẹn o, lórí ètò lórí Pápá Plus, nìkan ni Eagle 7 Sport Radio 103.7 FM. Tá a bá lọ, tá a bá dé, ibo là ń lọ.

wáyé sí lánàá nìyẹn o ta bá sọ̀rọ̀ nípa àwọn onírúurú líìgì èsì tó ti bẹ̀ jáde òun ni mo sáré mú wá sí etí ìgbọ̀n yìnyẹn ó yá o ó di ọjọ́ òní ẹ jẹ́ ká fún yín ní àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó ń láǹfààní láti wáyé

bó ṣe rí òun náà nìyẹn o báwo làwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la ẹ jẹ́ ká fún yín níròyìn náà ká wá fi ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la ká fi káde gbogbo ẹ̀ ńlẹ̀ àti bí tébù ṣe rí.